0: nake bụ onye bụ Bello Muhammad Matawalle okwugwu sị narị Chukwu kelele ụwa na enyigwe bụ onye ga-azọpụta Naịjirịa n'aka ndị ntụ na n'aka ndị mmebisi obodo. Nke ọzọ bụ ọya nke a na-akpọ Lassa Fever igbugo mmadụ 105 na obodo nke a na-akpọ Edo Steeti. Nke ọzọ bụkwa onyeisi ọchịchị obodo a anaghị bụ onye akpọ Bola Ahmed Tinubu ikwugo okwu sị na o duzigo onye ọbụla gbasa ọkụ na obodo nke bụ Kogi Steeti. Onye na-ekwu okwu a bụ onye na-ekwutechi ọnụ onye ọchịchị anaghị bụ Mr. Mark Omo. O kwuru okwu n'ụbọchị nke Satọdee sị na onye ọbụla gbasa ọkụ na obodo nke bụ Kogi Steeti, mana ụlọ ọgwụ, mana ụlọ akwụkwọ nke bụ mahadum, mana ebe a na-ele ahịa, mana ime obodo si na o dozigo onye ọbụla bụ ọkụ na obodo nke bụ Kogi Steeti. Udo dịrị ndị Igbo. Afa mbụ anya mmiri Good News Ugochukwu. Nne Chesona, ana m ekwu si na obodo ọbụla ndị Igbo na-adịrọ na ya, mara amara si na ahịa dị azụ n'obodo ahụ ndị Igbo nụbụ agaba. Udo dịrị nụ. Onye adịrị nụ mma n'ụtụtụ, dịrị nụ mma n'ehihie, dịrịkwanụ nụ mma n'abalị, ya gazie nke ọfụma. Nne Chesona, na anya anụ a bụ full radio station anyị nke a na-akpọ Isan Binoculars, ya gaziere nụ. Udo dịrịnụ.
1: Ọdẹdẹ wòyí o, ẹ sì kún un gbogbo bí ojú ọjọ́ ṣe rí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni iléeṣẹ́ Isan Binoculars Radio, èyí tó kalẹ̀ sí ìlú Rọmi. Ìròyìn ló dé sí tí ìgbọ́ yín látẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Olàbí. Ṣáájú, ẹ̀jẹ̀ ká gbọ́ àkókò ìròyìn náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sí aṣọ lójú ibùdó tí wọn yóò ti máa pèsè iná. Àrùn Lassa ti gba ẹ̀mí ènìyàn 15 ní ìpínlẹ̀ Edo. Ọlọ́run nìkan òun ni ó lè jẹ́ kí ìṣòro ètò ààbò tó wà lórílẹ̀-èdè Nàìjíríà kó dópin. Matawalle ló sọ bẹ́ẹ̀. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sí aṣọ lójú ibùdó èyí tí yóò máa mú iná wá, èyí tí agbára rẹ̀ tó 20 megawatt ní ìlú Kogi. Ààrẹ sí ibùdó yìí nígbà tí ó sì gbé oríyìn fún àjọ tí ó jẹ́ kí ọ̀rọ̀ náà ṣeé ṣe, ìyẹn àjọ RIA, Rural Electrification Agency. Ààrẹ wa sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ibùdó àbí àwọn agbègbè tí kò sí iná ni wọ́n ṣe ibùdó yìí, bí àwọn ọjà àtàwọn aráàlú, ilé ẹ̀kọ́ gíga yunifásitì àtàwọn ilé ìwòsàn. Ibi tí ààrẹ ti ń sọ̀rọ̀ ní àyájọ́ ọjọ́ ètò ara wa, ìyẹn Democracy Day, ni ààrẹ ti sọ̀rọ̀ yìí, tí ó sọ wípé èyí jẹ́ ọ̀kan lára ìwúlò ètò àwọn ara wa. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ látàrí ìṣẹ̀lẹ̀ yìí, ọ̀gbẹ́ni Mark Omo sọ wípé èyí jẹ́ nǹkan ìwúrí àti ìtẹ̀síwájú lórílẹ̀-èdè yìí, àti wípé kí ìjọba tó bọ̀ tẹpẹlẹ.

àti pèsè àwọn nǹkan amáyédẹrùn báyìí sí àwọn agbègbè tó kù. Àti pé kí ìjọba mójútó àwọn ibùdó iná wa tó máa ń dà lulẹ̀ ní gbogbo ìgbà, kí àwọn èèyàn lè máa tẹ̀gbádùn iná ní gbogbo àsìkò tó bá wù wọ́n. A ti rí gbọ́ pé àìsàn àrùn lásà ti gba ẹ̀mí èèyàn 15 ní ìpínlẹ̀ Edo, nígbà tí ìjọba ìpínlẹ̀ Edo ti kéde àjàkálẹ̀ àrùn ní inú oṣù kejì ọdún tá a wà yìí. Ní ẹni tí ó jẹ́ adarí kan ní ilé iṣẹ́ ètò ìlera ní ìpínlẹ̀ Edo, Dr. Jeffo Stevenson Ojevo, ti sọ ọ̀rọ̀ yìí ní ìlú Benin nígbà tí wọ́n ń ṣe ìpàdé pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ nínú ètò ìlera. Ní ibẹ̀ ni ó tún ti kéde wípé àwọn tí wọ́n fura sí tán ní àrùn yìí tó 183. Lẹ́yìn náà ni ó wá jẹ́ kó di mímọ̀ wípé èyí tí wọ́n ti ṣèwádìí pé ó dájú ni 82 tí àwọn ènìyàn 15 sì ti jóló pé. Ọlọ́run nìkan òun ni ó lè bá wa mú ètò làásìgbò ààbò tó mẹ́rin lórílẹ̀-èdè yìí dópin. Ẹni tí ó jẹ́ mínísítà kékeré fún ètò ààbò lórílẹ̀-èdè yìí, Bello Mohammed Matawalle, òun ló sọ̀rọ̀ yìí nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ètò ìròyìn tí ilẹ̀ òkèrè BBC ní èdè Hausa. Òun ni ó sọ wípé agán ní ọ̀rọ̀ ètò ààbò tí ó jẹ́ wípé gbogbo ohun tó mú wà ló gbọ́dọ̀ pawọ́pọ̀ láti rẹ́yìn.

0: Asụ n'obodo ahụ, ndị Igbo nnụbụ agaba udo dịrịnụ. Onye a dịrịnụ mma n'ụtụtụ, dịrịnụ mma n'ehihie, dịrịkwanụ mma n'abalị, ya gazie nke ọfụma. Nne chezara na anya anụ a bụ fu redio steshọn anyị nke a na-akpọ Isamba Nukulas. Ya gazierenụ udo dịrịnụ.
1: Dede wòye o, ẹsì kún gbogbo bí ojú ọjọ́ ṣe rí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ Isamba Nukulas Radio, èyí tó kalẹ̀ sí ìlú Rome. Ìròyìn ló dẹ́sẹ̀ tí ìgbọ́ yín látẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Olabi. Ṣáájú, ẹ̀jẹ̀ ká gbọ́ àkókò ọ̀nà ìròyìn náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sí aṣọ lójú ibùdó tí wọn yóò ti máa pèsè iná ní èyí tí ó wà ní ìpínlẹ̀ Kogi. Àrùn Lassa ti gba ẹ̀mí ènìyàn 15 ní ìpínlẹ̀ Edo. Ọlọ́run nìkan òun ni ó lè jẹ́ kí

ìjọba ìpínlẹ̀ Edo ti kéde àjàkálẹ̀ àrùn ní inú oṣù kejì ọdún tá a wà yìí. Ní ẹni tí ó jẹ́ adarí kan ní ilé iṣẹ́ ètò ìlera ní ìpínlẹ̀ Edo, Dr. Jeffo Stevenson Ojevo, ti sọ ọ̀rọ̀ yìí ní ìlú Benin nígbà tí wọ́n ń ṣe ìpàdé pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ nínú ètò ìlera ní ibẹ̀. Ni ó tún ti kéde wípé àwọn tí wọ́n fura sí tán ní àrùn yìí tó 100,000+ lẹ́yìn náà ni wọ́n wá jẹ́ kó di mímọ̀ wípé èyí tí wọ́n ti ṣèwádìí pé ó dájú ni 82% tí àwọn ènìyàn 15 sí ti jólóògbé. Ọlọ́run nìkan òun ni ó lè bá wa mú.

Agán ní ọ̀rọ̀ ètò ààbò tí ó jẹ́ wípé gbogbo ohun tó mú wà ló gbọ́dọ̀ pawọ́pọ̀ láti rẹ́yìn rẹ̀ torí pé a kò lè fi dá àwọn ológun nìkan. Ẹ̀wẹ̀, ìjọba ìpínlẹ̀ Katsina ti kéde ikú ajagunfẹ̀yìntì Major General Arabe Abubakar lẹ́yìn tí ó kú sí kóló àwọn ajínigbé. Wọ́n kéde ọ̀rọ̀ yìí ní ọjọ́ Àbámẹ́ta láti ẹnu ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ààbò ní ìpínlẹ̀ náà, ìyẹn Nasiru Muazu.

0: ó sọ̀rọ̀ yìí fún àwọn oníròyìn. Ṣùgbọ́n wọ́n jẹ́ ká mọ̀ wípé ẹni tó dolóògbé yìí ti ní àrùn ìfúnpá gíga àti diabetes tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kí Ọlọ́run kò forí jin èèyàn rẹ̀. Èyí ni a ó fi ṣe àṣekágbárò yìí tòní.
1: Alright, ladies and gentlemen, my name is Samson Alamano, known as the Enjoyment Landlord. I'm speaking right now. Always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you

wọ́n ní wẹ̀ mú kò fẹ́ kẹ́ gọ́tà ni ọ̀nà kẹ́ mú fi ọ̀nà sí àwọn fi ọ̀kẹ́ àtẹ́kọ́ ìpọ́nmọ́ sí na ọ̀pọ̀nmọ́ sí ní ọ̀nà kẹ́ yọ pọ́nmọ́ sí ẹni kọ́kọ́ sí ipò ẹtí pọ́nmọ́ sí pọ́nmọ́ sí ẹ akọ́kọ́ gbé ọkì pọ́nbọ̀ so ọmọ tí wọ́n sẹ ọkì block lówó kẹ́ àtúkọ́ àwòwò so èmi nà járọ èmi nà ọ̀nà mi ọ̀rọ̀ àgbà wẹ̀rẹ̀ alẹ́ mi nà sẹ́rọ wẹ́ mú yìí dọ̀s bẹ́sì kẹ́ gbé ẹ̀mú sí wọn ní tún káàyàn hẹ́ẹ́ ò ọ̀sẹ̀ ní ayé tí tọ́ ní ẹ̀ẹ́ ẹ̀ àwọ̀ bọ́nà káwọ́ mo fi ẹ̀kẹ́ ẹ̀ ghana must go àwọ̀ fún ẹ̀kẹ́ ìgọ́ta àwọ̀ èrè yìí hey so èmi lè jarọ yẹmi náà báyìí so adọ̀rọ̀ ẹgbẹ́ náà rẹ̀ mẹ́gẹ́ náà àkẹ́ àbí kókó ẹ̀kẹ́ dọ̀sbìn ọ̀nà ṣùyọ́tọ̀ ọ̀hún lẹ́kùn náà sọ̀rọ̀ mú ni tìpà jí àmì gọọmenti wọn ní ọ̀nà ìhà haúsá ẹ̀yà àhányàn ìfà ìkàlẹ̀ ọ̀nà ha wẹ́kì ha wẹ́kì bíkù wẹ́kì ọ̀yí ha ń gbé bẹ́tẹ̀lẹ̀ àmì ẹwọ́n náà sẹ́wọ́n max out bọ́wọ́n àrúbọ́ wọn àwọn ìrọ̀kọ̀ rẹ̀ sùn nù yóò president ìmẹ́ president ìwọ́ ọ̀rọ̀ ọ̀nà ìwọ̀dà wọn wọ sanni náà sẹ́ni wẹ́.

gbọ́n lókèrè náà yí mẹ́ta lókèrè sàn bí ṣe àmìẹ́rì ọ̀sánàlá àdó ọ̀sùn tọ́ni à ọ̀sán ní kéré ọ̀sán ọ̀kọ́ àrẹ ta lókèrè ọ̀mìláwò ta ni à mẹ́jọ sẹ́gà mẹ́yìn yàn ta lókèrè ni à ẹlẹ́nà lé ẹgbẹ́ ẹ̀nà tó ta ẹ̀nà ọmọ gbá náà sí ọ̀pá yàn ọ̀gbọ̀n ọmọ ẹ̀nà tó ta ẹlẹ́nà pé níbi lọ ẹ̀gbẹ́ ọgbọ̀n ọ̀tà máa ń rí ẹbí jésù kristi ọjọ́rin ọ̀nà àgbèrè akẹ́kẹ́ ọ̀tọ̀ pẹ̀lú ẹ̀rọ ọ̀sẹ̀ ọ̀nà pàánọ́ọ̀kì ọ̀mí ìmúnà tàwọn ẹ̀sà ní ọ̀tà míyàn àtọ̀ tá ilẹ̀ náà ẹ̀wọ̀n àtànà ìjẹ̀bẹ́ ni màchì ọ̀nà ọ̀rírì ẹni ìdẹ́wọ̀sánú bla pa ni màchì ẹ̀dẹ̀dẹ̀ máìkà ta ẹwọ ọ̀sánú gbéra ni jésù kristi ọjọ́lò ọ̀pánọ́ ìdì ikọ̀ ọ̀sẹ̀ náà ni ọ̀pánọ́ ọ̀gbẹ́ra kẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ pẹ̀lú ẹ̀rọ ọ̀sẹ̀ ọ̀nà àpánọ́ ọ̀gbẹ́ra kẹ́kọ̀ọ́ ọmọ yẹn tó ta ilẹ̀ náà bẹ́ẹ̀bì ẹni ẹ̀bùsọ̀nù gba rẹ mọ̀ ké ẹ̀nà ta ẹ̀dọ́kẹ̀rẹ̀ ẹ̀rì ẹ̀bẹ̀ ni fọ́nàṣẹ́ ìgbẹ́n lẹ́tà nà ọgbẹ́n jí ephesians ye jesus christ ye ọgbẹ́ra kẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ bí ẹjẹ ṣe ṣíkẹ́ ọ̀tọ̀ náà ẹ̀rù ọ̀tọ̀ then pẹ̀lú ọ̀sẹ̀ ọ̀nà àpánọ́ yẹ̀wò ọ̀nà àkẹ́kọ̀ọ́ ẹ̀rẹ́ ní ọ̀rẹ́ dèjì ẹ̀bọ̀ ọjọ́ sọ̀rọ̀ gba ẹ̀rẹ́ ọ̀rẹ́ ta ẹ̀rẹ́ ọ̀rẹ́ ta lókèrè bíi ẹ̀bì ẹ̀nà apostles rẹ̀ ta ẹ̀rì ọ̀nì ẹ̀rẹ́ ọ̀sọ̀rọ̀ gba pa ní ma ta ẹ̀yẹ̀ yẹ ní ma rẹ̀ rí joy ọ̀nà ọ̀họ́ náà sì sẹ́ náà ní ọgbà náà sì sẹ́ náà bí ọ̀nì ẹ̀rẹ́ ọ̀sọ̀rọ̀ gba pa ní. Bẹ́ẹ̀bì mọ́nyá ìjọ ẹlẹ́nà jésù kristi gèrè gbéra kẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ àwọn pẹ́ẹ́rẹ́ ọ̀sẹ̀ ọ̀nà pàdọ́ akẹ́kọ̀ọ́ náà rẹ̀ kí ẹni lásìkò ẹ̀ sí ni ẹ̀ bí ẹ̀wọ̀n ò kẹ́rẹ́ náà rẹ̀ lè bá ẹ̀kọ́ ẹ̀ pẹ́ẹ́rẹ́ náà lè bá ẹ̀kọ́ náà kìkì máa jọ passover. Mẹ̀yìn náà múnà tọ̀nà kẹ́ ẹ̀ náà gbé jésù kristi ọ̀pá lọ́wìdì ọ̀nà ẹ̀ta ẹ̀ gbé jésù kristi bá ẹwọ́n kẹ́ ọ̀gbọ̀n náà jọ́sì náà kálọ̀ ẹ̀ma dẹ́yìn náà tí ọ̀nà jọ́sì varíwọ̀ pààrọ̀ gbéra ọ̀rẹ́ náà alàgbọ̀nà yẹ̀ wọ́n kọ́ ẹ̀yìn kọ́ ẹ̀mú bọ́ lọ́yẹ̀ ajá lọ́yẹ̀ náà lóyìn ẹ̀kọ́ ìpà ẹni ẹbùsọ̀nù gbìlànà ẹni àgbọ̀ ìfànà àtàmàmù ẹni máa ń lẹ ẹni ẹni olódìbò ní ẹka kẹkẹ ẹrọ ẹ ká gbọ ẹmí náà máa wọn ká máa wọn lẹlu ẹwọn ẹmí ẹbí ọni jésù kristi náà ẹgbẹ ẹkẹ ọtọ yẹ ọkọ ọnà ọdọ ọkọ ẹbí ẹkẹ ọtọ. Èyí jésù kristi lẹ́yẹ̀rẹ́ jí ẹ̀bùrù gbígbé náà lágbọ̀nà ẹ̀ka mi ọ̀nù ùnà màrú gbígbé ọ̀nà yàrá ọ̀rìwọ̀ ọ̀pá kìlọ̀.

Kí ló dé hàn? Àkàràbù tó nàrè dóbi skú wàrà ìwà ibè. Àwọn tẹ́gì nọ nàrè lu yá yèrè ni màkàrà nyẹ egbé náà sẹ̀ wọn. Yẹ́bi nọ sẹ́rọ̀. Yẹ́bi nọ Namdẹ́mi gẹ̀nyà Minister of Interior Olúbùnmi Túnjí Òjó. Ẹ̀gẹ́ nọ rẹ̀ àtà pẹ̀tẹ́ nù sí nínú ìwọ̀n ìwà ibè. Ọ̀dà tá a gè. Yẹ́bi nọ sẹ́rọ̀ yẹ́bi nọ nàdà lu àmdé ibà lu ọ̀hà lu. Ẹ̀kẹ́ nọ dá yẹ tá a gè. Ọ̀rọ̀ àṣọ nọ̀ka sí tó wà lókun náà sẹ̀wọ̀n nàchọ́yì President Muhammadu Buhari nọ kíṣìn yẹ̀wọ̀ náà wẹ̀. Gé ọ̀tá gé yẹ̀wọ̀ náà sẹ̀wọ̀n ẹ̀dẹ́ nọ sẹ́rẹ̀ ọ̀pẹ̀dẹ́ nọ sí gbé báwì ukí náà sí hàn gbogbo. Ọ̀rọ̀ akẹ́dàrẹ́ àlù yẹ̀ dẹ́ màá kí ni egbé náà sẹ̀wọ̀n. Gé ibi nọ sẹ́rọ̀ ibi nọ nàmí ẹ̀. Àmọ́dàlúfàdé rẹ̀ nẹ́gẹ̀ẹ́ ní adíyẹ̀lú ọ̀hẹ́ wọnú kí náà yẹ náà nyàm.

èyí ni iléeṣẹ́ Ishaba Inacular Radio, èyí tó kalẹ̀ sí ìlú Nromi. Ìròyìn ló dé sétí ìgbọ́yín látẹnu ọ̀gbẹ́ni Bólágadé Olabi. Ṣáájú, ẹ̀jẹ̀ ká gbọ́ àkókò ìròyìn náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sí aṣọ lójú ibùdó tí wọ́n yóò ti máa pèsè iná ní èyí tí ó wà ní ìpínlẹ̀ Kogi. Àrùn Lassa ti gba ẹ̀mí ènìyàn 15 ní ìpínlẹ̀ Edo. Ọlọ́run nìkan òun ó lè jẹ́ kí ìṣòro ètò ààbò tó wà lórílẹ̀-èdè Nàìjíríà kó dópin. Màtàwálì ló sọ bẹ́ẹ̀. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́.

ó sì gbé oríyìn fún àjọ tí ó jẹ́ kí ọ̀rọ̀ náà ṣeé ṣe, ìyẹn àjọ RIA, Rural Electrification Agency. Ààrẹ wa sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbùdó àbí àwọn agbègbè tí kò sí iná ni wọ́n ṣe ibùdó yìí, bí àwọn ọjà àtàwọn aráàlú, ilé ẹ̀kọ́ gíga yunifásitì àtàwọn ilé ìwòsàn. Ibi tí ààrẹ ti ń sọ̀rọ̀ ní àyájọ́ ọjọ́ ètò ara wa, ìyẹn Democracy Day, ni ààrẹ ti sọ̀rọ̀ yìí, tí ó sọ wípé èyí jẹ́ ọ̀kan lára ìwúlò ètò àwa ara wa. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ látàrí ìṣẹ̀lẹ̀ yìí, Ọ̀gbẹ́ni Makomo sọ wípé èyí jẹ́ nǹkan ìwúrí àti ìtẹ̀síwájú lórílẹ̀-èdè yìí, àti wípé kí ìjọba tó bọ̀ tẹpẹlẹ mọ́ àti pèsè àwọn nǹkan amáyédẹrùn báyìí sí àwọn agbègbè tó kù. Àti pé kí ìjọba mójútó

0: mẹ́ẹ̀ẹ́dógún ní ìpínlẹ̀ Edo. Nígbàtí ìjọba ìpínlẹ̀ Edo ti kéde àjàkálẹ̀ àrùn nínú oṣù kejì ọdún tá a wà yìí, ni ẹni tí ó jẹ́ adarí kan ní ilé iṣẹ́ ètò ìlera ní ìpínlẹ̀ Edo, Dr. Jeffo Stevenson Ojevo, ti sọ ọ̀rọ̀ yìí ní ìlú Benin nígbà tí wọ́n ń ṣe ìpàdé pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ nínú ètò ìlera ní ibẹ̀. Ni ó tún ti kéde wípé àwọn tí wọ́n fura sí tán ní àrùn yìí tó 1,183. Lẹ́yìn náà ni ó wá jẹ́ kó di mímọ̀ wípé èyí tí wọ́n ti ṣèwádìí pé ó dájú ni 182 tí àwọn ènìyàn 15 sì ti jólóògbé. Ọlọ́run nìkan òun ni ó lè bá wa mú ètò làásìgbò ààbò tó mẹ́rẹ̀ lórílẹ̀-èdè yìí dópin. Ẹni tí ó jẹ́ mínísà kékeré fún.
1: But never forget the motherland. Alaibo.

ọ̀rọ̀ mẹ́mì jí mi àgbékò ọ̀ mẹ́ta jà so èmi náà jára oyè èmi náà gbá yeye òkèsán so àwọn ọdẹ ìwé àti gọọmẹntì ńlẹkẹ gọọmẹntì fẹ ká mẹkẹ ọwọn àrí ayé ọwọ kíkún ọwọ kíkún ọyẹ ọwọ yẹ bí nàìjíríà ọmọ náà sẹyìn nínú ọlù làjọ sí vote náà dàsà bọ sí dání jọra náà kíjì ra náà kí rú lọrẹ tó wẹ àrí àyà wọ́n tó bẹ́rẹ̀ àmì náà sí àwẹ́ kí àti ọkùnrin tẹ́mẹ gọọmẹntì wọ gọọmẹntì ń yá gọọmẹntì ní ẹ̀yà wá náà sí gọọmẹntì ń yá yẹn ń wẹ̀ yẹn tó wẹ àtẹ́gbẹ̀rún bọ bí kúrẹ́ kẹ́ gọ́tà ní gọ́tà dáa vọ́ ọkì vọ́ àkìyàn wẹ̀ àmì ìjú ọyọ rẹ alùwẹ wọn tó gbẹ ṣoṣo onírúurú náà máa ń máa gbẹrẹ náà nyàwé ẹwọ ṣó èyẹ tó gbé miẹ èyí ẹsì ní sọ ń bla rẹ blẹsọrọ àná mẹrọ ọ̀nà rẹ alẹ ní ẹsì èyí tó gbé àárẹ à ọdẹni gọọmẹntì wẹ tí ó òkú àárẹ gọọmẹntì adọlọ ìwà kí lọ èyí gọọmẹntì yẹn òkú ẹ láti nà ikọ̀ náà rẹ òpin náà jẹẹtì à ní mẹtàmí president ìwọdíkà ní àbújá rọ mais arabien erike gogo mata ni try me so arabien wo fi o government park do lo government tag do o we da e gi nero pleni jet ya asha o we na ka no to baka baka baka moto we wa de o asi bon moto era last o ki go wa do no ko me bo bi olowo nu wo ye to bo ka muni ku ko ke gota anu lo go ki de wo le mi we mu ku fe ke gota ni onu ke mu fi onu ze amu fi ke ti ko igbo mo si na igbo mo si ni onu ke yo igbo mo si ele kwa kwa si po che po mo si po se a kwa ko gbe o ki bombo so o mo jo se o ki block lo ka to kwa wo so e mi no jaro e mi no na mi o agba we da le mi no se ro we

0: Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sí aṣọ lójú ibùdó tí wọn yóò ti máa pèsè iná ní èyí tí ó wà ní ìpínlẹ̀ Kogi. Àrùn Lassa ti gba ẹ̀mí ènìyàn 15 ní ìpínlẹ̀ Edo. Ọlọ́run nìkan òun ni ó lè jẹ́ kí ìṣòro ètò ààbò tó wà lórílẹ̀-èdè Nàìjíríà kó dópin. Màtàwálì ló sọ bẹ́ẹ̀. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sí aṣọ lójú ibùdó èyí tí yóò máa mú iná wá. Èyí tí agbára rẹ̀ tó 20 MW ní ìlú Kogi. Ààrẹ sí ibùdó yìí nígbà tí ó sì gbé oríyìn fún àjọ tí ó jẹ́ kí ọ̀rọ̀ náà ṣeéṣe, ìyẹn àjọ RIA, Rural Electrification Agency. Ààrẹ wa sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ibùdó àbí àwọn agbègbè tí kò sí iná ni wọ́n ṣe ibùdó yìí, bí àwọn ọjà àtàwọn aráàlú, ilé ẹ̀kọ́ gíga, yunifásitì àtàwọn ilé ìwòsàn.
1: Like the world's wild west, harder. The good, the bad, and the malicious. Propaganda, marketing noise fill every space. It's harder than ever to tell fact from fiction, truth from trend, and news from noise. But not anymore.
0: Ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ látàrí ìṣẹ̀lẹ̀ yìí, Ọ̀gbẹ́ni Makomo sọ wípé èyí jẹ́ nǹkan ìwúrí àti ìtẹ̀síwájú lórílẹ̀-èdè yìí, àti wípé kí ìjọba tó bọ̀ tẹpẹlẹ mọ́ àti pèsè àwọn nǹkan amáyédẹrùn báyìí sí àwọn agbègbè tó kù. Àti pé kí ìjọba mójútó àwọn ibùdó iná wa tó máa ń dà lulẹ̀ ní gbogbo ìgbà, kí àwọn èèyàn lè máa tẹ̀gbádùn iná ní gbogbo àsìkò tó bá wù wọ́n. A ti rí gbọ́ pé àìsàn àrùn Lassa ti gba ẹ̀mí èèyàn 15 ní ìpínlẹ̀ Edo. Nígbà tí ìjọba ìpínlẹ̀ Edo ti kéde àjàkálẹ̀ àrùn ní inú oṣù kejì ọdún tá a wà yìí, ni ẹni tí ó jẹ́ adarí kan ní ilé iṣẹ́ ètò ìlera ní ìpínlẹ̀ Edo, Dr. Jeffo Stevenson Ojevo, ti sọ ọ̀rọ̀ yìí ní ìlú Benin nígbà tí wọ́n ń ṣe ìpàdé pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ nínú ètò ìlera

Ọlọ́run nìkan òun ni ó lè bá wa mú ètò làásìgbò ààbò tó mẹ́rin lórílẹ̀-èdè yìí dópin. Ẹni tí ó jẹ́ mínísà kékeré fún ètò ààbò lórílẹ̀-èdè yìí, Bello Muhammed Matawalle, òun ló sọ̀rọ̀ yìí nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ètò ìròyìn ti ilẹ̀ òkèrè BBC ní èdè Hausa. Òun ni ó sọ wípé agán ní ọ̀rọ̀ ètò ààbò.

gbogbo ohun tó mú wà ló gbọdọ pawọpọ láti rẹyìn rẹ torí pé a kò lè fi dá àwọn ológun nìkan. Ẹwẹ, ìjọba ìpínlẹ̀ Katsina ti kéde ikú ajagunfẹ̀yìntì Major General Arabe Abubakar lẹ́yìn tí ó kú sí kóló àwọn ajínigbé. Wọ́n kéde ọ̀rọ̀ yìí ní ọjọ́ Àbámẹ́ta láti ẹnu ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ààbò ní.

ọ̀rọ̀ mọ́nà náà ìfilẹ̀ ti wọ̀ta ní èyí tó bá ìgbẹ́ lórí ìgbẹ́ òun ni a fi múnú mọ̀ yọ ṣe sí ẹ sì wẹ̀ gbọ́gbọ́ rẹ̀ wẹ́ka ti wọ́n jẹ́ dádọ́ alẹ́ yẹ wọ́n ti dábẹ̀ yóò nù èyí ó nìmí ìgbẹ́ tí wọ́n múnú mọ̀ yọ sí ní fi yàrá múnà ní kọ̀kẹ́ wọ̀ kan ìyàbá rẹ̀ fi àwà jẹjẹrẹ yọ ní ọ̀nà sí ọ̀nà sí nínú rẹ̀ wọ́ gé ẹ wọ́n lè rí awé dẹ́ a tó sọ bára mẹ́ bí lọ́sọ̀rọ̀ àná mẹ́gbọ́ àrọ̀ ọ̀nà tó ọ̀nà sì wọ́n àtọ́ ẹ̀ násàfọ́ amúgbó lè ní kẹ́kẹ́ ẹ wọ́n sókè á rí a gọ́ta kìtì á mẹ́mẹ́mẹ́ ẹ̀wọ́ rí kọ́ ọ̀yẹ́dàmẹ́ ọ̀yẹ́dàndàná sẹ́ to the extent okay at 25 at this oko at the book or here at the government value nonsense government at the foot okay ever be here here I'm not at all then you know that I so far so even the jail I'm not about one month about one one even that join I'm not about being my area no no no no no no no no no no no no no no no no no aho mugba so ma ke si je so ala kere ge eso e gbudu ta se ora no go ni wona no lo no ye no se amada yo ke ora no mi go re de mi ara lo wa no gba o le kwa no ye go ni wona no lo na ara kere o ke so wori wo mi wore lo wa te te o no ke re lo wa so no ke so so wa lo se re ze ara kere e bu ora o bo no re wo ni wo eso ni wona ni wa go ni wona e ze mara fa ni no se no ze ha no ri wo e wo so ke a chi e mi amera kan aho ni fi je keke Eje mura ta me mosquito o asoria o si mi amere so le deni net bi ni keke a mi spray a mi

0: Edo Steeti. Nke ọzọ bụkwa onyeisi ọchịchị obodo a n'aka ebe onye akpọ Bola Ahmed Tinubu ekwugo okwu sị na o duzigo onye ọbụla gbasa ọkụ na obodo nke bụ Kogi Steeti. Onye na-ekwu okwu a bụ onye na-ekwutechi ọnụ onye ọchịchị n'aka ebe Mr. Mark Ọmọ. O kwuru okwu n'ụbọchị nke Satọdee sị na onye ọbụla gbasa ọkụ na obodo nke bụ Kogi Steeti, mana ụlọ ọgwụ, mana ụlọ akwụkwọ nke bụ mahadum, mana ebe a na-ere ahịa, mana ime obodo si na o dozigo onye ọbụla bụ ọkụ na obodo nke bụ Kogi Steeti. Udo dịrị na ndị Igbo. Afa mbụ anya mmiri Good News Ugochukwu. Nne Chesona, ana m ekwu si na obodo ọbụla ndị Igbo na-adịrọ na ya, mana amara si na ahịa ada azụ n'obodo ahụ ndị Igbo nụbụ agaba. Udo dịrị nụ. Ọya dịrị nụ mmanụ ụtụtụ, dịrị nụ mmanụ ehihie, dịrịkwanụ nụ mmanụ abalị. Ya gazie nke ọfụma. Nne Chesona na anya anụ a bụ full radio station anyị nke a na-akpọ Isan Binoculars. Ya gaziere nụ. Udo Udo dịrị nụ.
1: Udede wòye o, a sì kú gbogbo bí ojú ọjọ́ ṣe rí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ Isan Binoculars Radio, èyí tó kalẹ̀ sí ìlú Uromi. Ìròyìn ló dẹ́sẹ́ tí ìgbọ́ yín látẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Olàbí. Ṣáájú ìjẹ́ ká gbọ́ àkókò ìròyìn náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sí aṣọ lójú ibùdó tí wọn yóò ti máa pèsè iná ní èyí tí ó wà ní ìpínlẹ̀ Kogi. Àrùn Lassa ti gba ẹ̀mí ènìyàn 15 ní ìpínlẹ̀ Edo. Ọlọ́run nìkan òun ni ó lè jẹ́ kí ìṣòro ètò ààbò tó wà lórílẹ̀-èdè Nàìjíríà kó dópin. Màtàwálì ló sọ bẹ́ẹ̀. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sí aṣọ lójú ibùdó èyí tí yóò máa mú iná wá, èyí tí agbára rẹ̀ tó 20 megawatts ní ìlú Kogi. Ààrẹ sí ibùdó yìí nígbà tí ó sì gbé oríyìn fún àjọ tí ó jẹ́ kí ọ̀rọ̀ náà ṣeéṣe.

àwọn aráàlú, ilé ẹ̀kọ́ gíga yunifásitì àtàwọn ilé ìwòsàn. Ibi tí ààrẹ ti ń sọ̀rọ̀ ní àyájọ́ ọjọ́ ètò ara wa, ìyẹn Democracy Day, ni ààrẹ ti sọ̀rọ̀ yìí, tí ó sọ wípé èyí jẹ́ ọ̀kan lára ìwúlò ètò àwọn ara wa. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ látàrí ìṣẹ̀lẹ̀ yìí, Ọ̀gbẹ́ni Makomo sọ wípé èyí jẹ́ nǹkan ìwúrí àti ìtẹ̀síwájú lórílẹ̀-èdè yìí, àti wípé kí ìjọba tó bọ̀ tẹpẹlẹ mọ́ àti pèsè àwọn nǹkan amáyédẹrùn báyìí sí àwọn agbègbè tó kù. Àti pé kí ìjọba mójútó àwọn ibùdó iná wa tó máa ń dà lulẹ̀ ní gbogbo ìgbà, kí àwọn èèyàn lè máa jẹ̀gbádùn iná ní gbogbo àsìkò tí wọ́n bá wù wọ́n. A ti rí gbọ́ pé àìsàn àrùn lásà ti gba ẹ̀mí èèyàn 15 ní ìpínlẹ̀ Edo. Nígbà tí ìjọba ìpínlẹ̀ Edo ti kéde àjàkálẹ̀

ibẹ̀ ni ó tún ti kéde wípé àwọn tí wọ́n fura sí tán ní àrùn yìí tó 1,100,000+ lẹ́yìn náà ni wọ́n wá jẹ́ kó di mímọ̀ wípé èyí tí wọ́n ti ṣèwádìí pé ó dájú ni 82% tí àwọn ènìyàn 15 sí ti jólóògbé. Ọlọ́run nìkan òun ni ó lè bá wa mú ètò làásìgbò ààbò tó mẹ́rin lórílẹ̀-èdè yìí dópin. Ẹni tí ó jẹ́ mínísà kékeré fún ètò ààbò lórílẹ̀-èdè yìí, Bello Muhammad Matawalé, òun ló sọ̀rọ̀ yìí nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ètò ìròyìn ti ilẹ̀ òkèrè BBC ní èdè Haúsá. Òun ni ó sọ wípé agán ní ọ̀rọ̀ ètò ààbò tí ó jẹ́ wípé gbogbo mùtúmùwà ló gbọ́dọ̀ pawọ́pọ̀ láti rẹ́yìn rẹ̀, torí pé a kò lè fi dá àwọn ológun nìkan.

0: ihe dịrịkwanụ na mmanụ abalị ya gazie nke ọfụma. Nne echezọrọ na anya anụ a bụ fu redio steshọn anyị nke a na-akpọ Isamba Nukulas, ya gazierenụ udo drenụ.
1: Udede wo yi o, ẹ sì kún un gbogbo bí ojú ọjọ́ ṣe rí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni iléeṣẹ́ Isamba Nukulas Radio, èyí tó kalẹ̀ sí ìlú Uromi. Ìròyìn ló dé sí tí ìgbọ́ yín látẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Olabi. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àkókò ìròyìn náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sí aṣọ lójú ibùdó tí wọn yóò ti máa pèsè iná ní èyí tí ó wà ní ìpínlẹ̀ Kogi. Àrùn Lassa ti gba ẹ̀mí ènìyàn 15 ní ìpínlẹ̀ Edo. Ọlọ́run nìkan òun ni ó lè jẹ́ kí ìṣòro ètò ààbò tó wà lórílẹ̀-èdè Nàìjíríà kó dópin. Màtàwálì ló sọ bẹ́ẹ̀. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sí aṣọ lójú ibùdó èyí tí yóò máa mú iná wá, èyí tí agbára rẹ̀ tó 20 megawatt ní ìlú Kogi. Ààrẹ sí ibùdó yìí nígbà tí ó sì gbé oríyìn fún àjọ tí ó jẹ́ kí ọ̀rọ̀ náà ṣe é ṣe, ìyẹn àjọ RIA, Rural Electrification Agency.

ìtò ara wa ìyẹn democracy day ni ààrẹ ti sọ̀rọ̀ yìí tí ó sọ wípé èyí jẹ́ ọ̀kan lára ìwúlò ètò àwa ara wa. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ látàrí ìṣẹ̀lẹ̀ yìí, Ọ̀gbẹ́ni Makomo sọ wípé èyí jẹ́ nǹkan ìwúrí àti ìtẹ̀síwájú lórílẹ̀-èdè yìí, àti wípé kí ìjọba tó bọ̀ tẹpẹlẹ mọ́ àti pèsè àwọn nǹkan amáyédẹrùn báyìí sí àwọn agbègbè tó kù. Àti pé kí ìjọba mójútó àwọn ibùdó iná wa tó máa ń dà lulẹ̀ ní gbogbo ìgbà, kí àwọn èèyàn lè máa jẹ̀gbádùn iná ní gbogbo àsìkò tó bá wù wọ́n. A ti rí gbọ́ pé àìsàn àrùn lásà ti gba ẹ̀mí èèyàn 15 ní ìpínlẹ̀ Edo. Nígbà tí ìjọba ìpínlẹ̀ Edo ti kéde àjàkálẹ̀ àrùn ní inú oṣù kejì ọdún tá a wà yìí,

0: ni obo sanu bla o ma se gbohun gbon dokere no yi meta dokere san bi
1: ama Africa praise the Lord
0: kana to tale na pe ni bi lo egben onu gba ze pa yan ogban ogun na ta ma ngi ebi yes Christi ajuri ona gura ke ka oto pere no ze ona panoki oni mo no ta mo sa ni o ta mi na to tale na e wa ta no I ojebe ni machi ona oriri eni aro ida mo sono black pa ni machi edede ma ka ta e wo za no gbera ni ge Jesus Christ ojulu o pano bidi I ka ya se na ni o pano o gbera je ko to pẹ̀lú ọ̀nà ṣíyà ọ̀nà àpàlọ́ ọ̀gbẹ́rẹ́ akẹ́kọ̀ọ́ ọmọ yàrá tó tààlẹ̀ náà bẹ́ẹ̀bì ẹni ẹbùsọ̀rọ̀ bá rẹ mọ̀ kéèkì ẹ̀nà àtà ẹ̀dọ́kẹ̀rẹ̀ rí ẹbẹ́ ní pọ́ọ̀nà sẹ́ ìgbẹ́n lẹ́tà náà gbọ́n jí ephesians yẹ jesus christ yẹ ọ̀gbẹ́rẹ́ akẹ́kọ̀ọ́tọ̀ bí ẹjẹ ṣíkẹ́ ọ̀tọ̀ náà rò then pẹ̀lú ọ̀zẹ̀à ọ̀nà àpàrọ̀ yẹ̀wò ọ̀nà àṣòkun ẹ̀gẹ́dẹ́ ọ̀rọ̀ dẹ̀ẹ́jì ẹ̀bọ̀ ọjọ́ sọ́nù gbáyà ẹ̀rẹ́ ọ̀rẹ́ta ẹ̀rẹ́ ọ̀rẹ́ta lókèrè ẹ̀bì ẹ̀nà apostles rẹ̀ta ẹ̀rì ọ̀nì ẹ̀rẹ́ ọ̀sọ̀rọ̀ gbà pa ní má ta ẹ̀yẹ̀ bẹ́ẹ̀bì mọ́nà ìjọ ẹlẹ́nà jésù kìí sì gèrè gbéra kẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ àwọn pẹ́lẹ́ ọ̀sẹ̀ àwọn àpàdọ́ akẹ́kọ̀ọ́ náà rẹ kí ẹ̀rí lásìkò ẹ̀ sí ni ẹ̀

Ní àrà ọ̀tún ní ìlú Benin, ìjọba àpapọ̀ ti ṣe àṣeyege lórí ìdánwò àṣewọlé sí ilé ìwé girama àti ilé ìwé oníṣẹ́ ọwọ́ ti ọdún 2026 látàrí ìgbékalẹ̀ ibùdó ìmọ̀ ẹ̀rọ àti kọ̀m̀pútà tí wọ́n fi gbé ìdánwò náà kalẹ̀. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri gbogbo àgbáyé ti ṣe ìjọsìn wọn káàkiri ibi gbogbo tí wọ́n ti ń ṣe. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ rí bákan náà ní ìlú Yúròmù nígbà tí